ṣe kúwo. Kọ́lẹ́sẹ̀ kúwo, àṣẹ kúwo. Àrùn àkàjì kọ́lẹ́jì ṣéèjì hẹ́ẹ̀kan. Àrùn àkàjì kọ́lẹ́jì ṣéèjì hẹ́ẹ̀kan.